ìyàwó ọ̀tẹ̀lẹ̀. Mẹ́ta mi ó, ìyàwó ẹ̀fìgò. Oní eré, ọ̀la ìjà. Oní eré o, ọ̀la ìjà. Kí ló ṣe mí ṣe wọ́n ṣe jáná o, ìyàwó. Kí ló ṣe mí ṣe wọ́n ṣe.

0: ṣọ́yẹ gbogbo ọmọ Nàìjíríà pátápátá mọ kí.
1: Àràpọ̀ máa mọ̀ wá dúpẹ́
0: bí mo bá kọrin.
1: Lórí
0: sọ̀rọ̀ bí mo bá kọrin. Bí mo bá lùlù ń
1: sọ̀rọ̀.
0: Wá ní lágbájá mò ń bá wí, wá ní tàmẹ̀dù mò ń bá wí. Ọ̀rọ̀ lúwẹ̀ mi máa tán bẹ nínú Bíbélì pẹ̀lú kùrí àná ẹ máa gbọ́ sórí pé.
2: Bọ̀wọ̀ fún bàbá ẹ̀ àti ìyá ẹ̀ àtẹnikẹ́ni tó bá dùn lọ.
0: Àgbààgbà ẹlẹ́rú ẹ mọ́jú bá o, ẹjọ́ yẹ ní òyìnbá mọ́ṣẹ́.

ilé sí mọ̀ sú tí mọ̀ wà yìí. Ọláwálé Adúmọ̀sú ti mi. Abíọ́lá mọ bá Rodé ológun tuntun. Máa kó wa jẹ ní ṣó máa sọ. Máa kó wa jẹ ní ṣó. Àti dá ẹgbẹ́ lẹ́tẹ̀lẹ̀, olórí ló jẹ́. Ogun bá o, ogun bá o, ọ̀run ló ti mọ rí owó wáyé o, kò sọ fún wọn. Ọ̀run ló ti mọ rí ọlá wá wọ̀ wọ́n ni. Ọ̀run ló ti mọ rí òye wá kò yé wọ́n ni. Àti dá ẹgbẹ́ lẹ́tẹ̀lẹ̀, olórí ló jẹ́. Ogun bá o, ogun bá o, ọ̀ṣun kì mí ọlá wálé Abíọ́lá o. Àlàáfíà ẹ̀mí gígùn kó má jẹ́ tiyẹ̀ kó má lè kó wa jẹ pa o.